0: you are for you are for laugh, oh God, oh God, oh yeah, yeah, I hear oh laugh.
1: Ọpẹ́ ni fún Ọlọ́run tó tọ́ fún Adam fà láti rí ọjọ́ ìní láti rí mọ̀lẹ́ òwúrọ̀ ti àárọ̀ yìí ògo ni fún orúkọ rẹ̀. Àyọkàbílẹ̀ ti àárọ̀ yìí láwùrí ní ìwé orin Dáfídì orí kìíní ẹsẹ̀ ìkẹta yóò sì dàbí kíta gbé sí etí ipa odò tí ń sọ̀rọ̀ jáde lákòókò rẹ̀ ìwé rẹ̀ kì yóò sì rẹ̀ àti ohunkóhun tó ń ṣe ni yóò máa ṣe déédéé. Ọ̀rọ̀ yìí wà fún àwọn tó bí nínú Kristi ó sọ fún gbogbo àwọn ọmọ Ọlọ́run wọn á fi dọ́tí gbogbo tí ń dálọ rẹ̀ tó bá nígbàgbọ́ nínú Ọlọ́run gbogbo tó bá dáwọ́lé ìyọrí sí rere ìlú lè le ó lè nira ṣùgbọ́n ohun tó bá ń ṣe yóò máa ṣe déédéé torí pé Ọlọ́run wà pẹ̀lú rẹ̀ torí pé òun ni ipá rẹ̀ òun ni agbára rẹ̀ bí ó ti ọ̀rọ̀ rẹ̀ má yà kó nínú ọ̀rọ̀ rẹ̀ òun ló máa tọ̀ mọ́lẹ̀ sí ọ̀nà rẹ̀ òun ló sì máa tó ọ̀nà rẹ̀ ṣe bó ti lọ láàárọ̀ yìí ilé àtàmì kò máa bá ọ lọ.
2: Alhamdulillah ilẹ̀ àyáàdà àbáàdà máa mẹ́tẹ́nà wọn ilé ìmúṣòr dọ́pẹ́ fún Ọlọ́run ọba tí ó jí wa lẹ́yìn ìgbà tí ó pa wá lánàá gbọ́ ẹyin olùgbọ́ wa la kí pé a kú ojúmọ́ rẹ̀ ojúmọ́ tòní yóò là wá sí àlàáfíà ìfọkànbalẹ̀ ọkàn àti àríṣìkí òun náà láfi máa lò wọn lọ́nà àwọn ọ̀la kú wọ́tá ilẹ̀ àbílà àbákẹ́nà ètí ó jẹ́ ìrọ̀gìlétí ránpẹ́ fún wa láàárọ̀ yìí òun ni ká mọ̀ pàápàá à ń ta wá ṣe láyé allah subhanahu wa ta'ala ó jẹ́ yíwa nínú alqur'an alkarim pé wà bá kọ́lákò tó lè jìnnà wà ìsà ilẹ̀ àlìyà àbúrò òun ò ṣe déènìyàn àti àlìjẹ̀mí fún nǹkan mìíràn ju kí wọ́n sin ọlọ́run ọba lọ ìsin ọlọ́run ọba yìí kì í ṣe dandan gbogbo ìgbà tára tó wá gbé àgé àbí tá a wá gbé irun dúró látòmọ ọjọ́ sì fọlọ́run gbogbo tá a bá ń ṣe nínú ayé wa à ń lọ à ń bọ̀ wa kó máa jẹ́ lórí tọ́lọ́run ọba allah subhanahu wa ta'ala ká sì máa rántí ọlọ́run ọba gbogbo ìgbà àbí ọlọ́run ọba allah kó ṣàlékún dáadáa wa allah ọlọ́run ọba ni àti ilẹ̀ fi dúnìá hasana wọn fi láà kọrọ tí a sára kí ni àlàbà ni.
3: olódùmarè àdúpẹ́ tó tún jí wa sí ìmọ́lẹ̀ ààyè kí kó mọ́ pa wá o ká mọ̀ rìnà sí ọjọ́ òní o ọkọ ọba àdá ọba kó mọ̀ sáwọn lẹ́sẹ̀ o ìgbéga ìgbéga ní ọmọ jẹ́ ti yín o ẹ ní pàdé aburú o gbogbo àwọn lọ́balọ́ba wa kí ló dẹ mọ́ wọn lọ́wọ́ o gbogbo àwọn ṣòwò kí o bóde pàdé o oníṣẹ́ ọwọ́ kó máa rí ṣe o gbogbo àwọn ìjọba wa kọ́nà máa là fún wọn o ìdá tẹ́ ẹ fi ń darí wa kó mọ̀ sàkúta o kórí yín ó gbè yín o kórí ìwọ́ gbè wá o ẹ mọ́ àwọn àdígbọ́n ni ẹ fi bójú àwọn àtọ̀rùgbìn ẹ̀bọ̀ ìrànràn awo olódùmọ̀rì dáfọ́ olódùmọ̀rì ọba tẹ́ lẹ́kẹ́lẹ́kẹ́ fún sagbídí omi ó ti lóòó ràn wá sí ìrànràn orí lóòó ràn wá sí ìrànràn kẹ́lẹ́dà owó gbè wá o àti wí tòní o olódùmọ̀rì ti ní kò sẹ́. Oh,

láyé wa kọjá aago márùn-ún àbọ̀ sí ti lò àsìkò tí a lọ darapọ̀ pẹ̀lú òjíṣẹ́ olúwàfẹ́mi emmanuel náà ti tó ọjọ́ kìíní nínú oṣù keje ọdún 2026 ire ní tèmi tẹ̀yìn.

àtúpalẹ̀ àwọn ìwé ìròyìn láti èdè òyìnbó sí èdè yorùbá tó múnádóko ìlú mọ̀ọ́ká ni wá ilé toko lọ ti ń gbọ́ wa gbogbo ọjà tí ẹ bá polówó lórí ètò wa wàràwàrà ni ó ta

0: ìgbìmọ̀ tó ń ṣàbójútó ètò ìnáwó àti àlàálẹ̀ rẹ̀ FSRCC àti àjọṣepọ̀ pẹ̀lú àjọ tó ń ṣàkóso ìgbóhùnsáfẹ́fẹ́ NBC ń lo àǹfààní yìí láti pé àkíyèsí aráàlú sí ìkọminú wọn nípa ìtànkálẹ̀ àwọn tó ń ṣòwò ìyánilówó lọ́nà àìbófinmu IFOs èyí tó ń ṣàkóbá fún ìnígbẹ́kẹ̀lé àti ìdúróṣinṣin ẹ̀ka tó ń ṣàkóso ètò owó níná nílẹ̀ yìí àwa ń fi èyí gbà yín nímọ̀ràn pé kẹ́ ẹ yẹra fún ìbáṣepọ̀ pẹ̀lú èyíkéyìí nínú àwọn ayédèrú ayánilówó yìí ẹ ṣe ìwádìí ipò tí ìwé ìforúkọsílẹ̀ irú ilé iṣẹ́ bẹ́ẹ̀ wà lórí àwọn alátagbà yìí www.cbn.gov.ng www.nacom.gov.ng www.fencom.gov.ng www.sec.gov.ng láti ṣàfihàn àwọn afurasí ayédèrú ayánilówó yìí ẹ pé 0700-225-5226 0800-225-5226 tàbí kẹ́ ẹ pé +234-817-665-6273 olùkéde FSRCC.
1: Abala àgbéyẹ̀wò ohun tí a fẹ́ wò láàárọ̀ tòní náà ni ohun lọ̀rọ̀ ojò ojò ojò tó jẹ́ pé àsìkò ẹ̀ láwà yìí ẹ̀hún la fẹ́ wò tá a sọ wípé tẹ́ bá ti pè wá ẹ fà mí sórí ojò ká lè mọ̀ yàtọ̀ ẹ̀ sí ojò àti ojò bẹ́ẹ̀ ni ẹ fún wa lówe kan tó ní ṣe
2: pẹ̀lú ojò
1: àsìkò láwà yìí. Ọ̀dà ẹjẹ́ máa lọ́nù wẹ́rọ̀ yìí láàárọ̀ tòní ilé ẹ̀yìn àwọn èèyàn ló ń sọ wípé báwo láti wá ṣe lórí ọ̀rọ̀ ẹgbẹ́ òṣèlú People's Democratic Party ṣe rí wà bára BOT wọn ni wọ́n ti sọ wípé túrakì ẹ yàgò ẹ kọ̀wé ẹ fi ipò sílẹ̀ o ilé ẹjọ́ gíga tó wà lọ́nù lẹ́wà ìlú Àbújá ti fi ọjọ́ keje nínú oṣù keje 77 ọdún tí a wà yìí wọn ni wọn ti fi ilẹ̀ o wípé wọn ó ṣe àyẹ̀wò fínífíní lórí ìwé kan eléyìí tí wọn kọ wọlé o látọ̀dọ̀ àwọn board of trustees ẹgbẹ́ òṣèlú People's Democratic Party èyí tí former senate president Alphonse Wabara ti wọn kọ wọlé sí ilé ẹjọ́ lórí ọ̀rọ̀ ètò ìdìbò ẹgbẹ́ òṣèlú People's Democratic Party àti Independent National Electoral Commission láti wò wípé ta lẹni tá a fẹ́ mú gangan lólórí torí pé olórí gan bí ò bá sọ lórí lágàn yìí wọn ni jakujaku báyìí òun náà ni gbogbo nǹkan máa ń rí o wọn ni láti lè sọ wípé kí àwọn ikọ̀ working committee kí wọ́n lè mọ ẹni tí yóò jẹ́ olórí fún wọn pàtó ṣe é mọ̀ wípé kàbírù túrakì ni wọ́n sọ wípé wọ́n jẹ́ ti olórí fún igun kan onídàájọ́ Salim Ibrahim wọ́n ti ya ọjọ́ keje nínú oṣù àwa mọ̀ pé ṣe ọ̀tún ni àbí ẹ ti mọ̀ pé igun méjì ló wà àwa mọ̀ pé ewo gangan la máa pè lólórí ewo gangan ni ká tẹ̀lé ewo gangan ló lákàkì nínú wọn inú ìwé ìròyìn The Punch ló wà.
3: Ǹjẹ́ ẹ ti gbọ́? Inú ìwé ìròyìn The Vanguard láàárọ̀ tòní ni àwọn òbí àti alágbàtọ́ ní ìpínlẹ̀ Borno tó jẹ́ wípé àwọn ajínigbé wọ́n kọlu ilé ẹ̀kọ́ tí àwọn ọmọ wà eléyìí tó wà ní Azkira Uba local government ní ìpínlẹ̀ Borno tí wọ́n pe ilé ẹ̀kọ́ náà ní Government Day Secondary School tó yẹ kó wáyé lọ́jọ́ Monday. Wọ́n ní tá a bá gbàgbé aago mẹ́sàn-án àárọ̀ nígbà táwọn akẹ́kọ̀ọ́ yìí tí wọ́n ṣe ẹ̀dá ẹ̀sáàmù NECO lọ́wọ́ òun ni àwọn akọlù yìí tí wọ́n ya bo ilé ẹ̀kọ́ ọ̀hún tí wọ́n sì pa olùkọ́ méjì tí wọ́n kó

0: Marlon thinks he can intimidate me with you, but the prior time. Yes, I've responded.
1: God have mercy.
0: Enjoy yourself. You're welcome.
1: Thank you very much. E wa ku ya le tan bugu bi te ba ti lori ofe ati anfani ati ma gbo mi laaro toni. Ojo ru Wednesday. Ah, oro ti e ba lenu wa laaro yo to lagbara ni o. Seri orilede Nigeria. Ni isoro orilede Nigeria nbe. Orilede Nigeria ni isoro orilede Nigeria wa. Àwọn tí wọ́n ta epo fún wa wọn ò fẹ́ kọ́rọ̀ epo yìí lọlẹ̀ torí pé àwọn rí jẹ ní mọ̀dàrú ni wọ́n ṣe dúró dúró pé àníṣẹ́ owó epo yìí ò ní wálẹ̀ iléeṣẹ́ ńlá kan tó ń fọ epo rùn lórílẹ̀‐èdè nàìjíríà ó wà lára ohun tó ń dà wá láàmú mo yẹ kọ́ mo bá lóde ètò lónìí ọ̀rọ̀ ọjọ́ míì ni ó dàbí ìgbà tí wọ́n ti ti òṣèlú bọ̀ àmọ́ wọ́n ní bí ilẹ̀ bá pa òmùwẹ̀ orí olóko ni ó padà dà sí àwa là ń jẹ̀yà o we are the ones suffering that fuel prices. I'm telling you, the diesel, the petrol, the gas. Aba kilo de chefe pawani efawo epo wale. Kosi unto bru de ba ta ni egbe ni debe ta naira 500 naira per liter. O di payina danu. Epo wani. Nigeria lepo. E ma shiba yi. E jon to ni olon. Bukwe ite ba lori ofi ati ma agbomi. Kwa pa yi do te walon no bado 070 3341 070 4700 3341 number telepon si tabi ke lupa miso lori WhatsApp tabi ke lupa number 081 8150 9290 081 8150 9290 number telepon si niye inti oba ni shikpe lu juono tori eto ten bolo o yini unimotu pe lomo ya adi uluwa adi folani okun adi Mr. Pilot joba worldwide ẹkùn tó bá di ní ṣe pẹ̀lú bí mọ́tò ṣe ń lọ tí ọkọ̀ ń bọ̀ bí ó ṣe ń gbèrú tó ń gbèrú ọlọ́wọ̀n ọba ni gbogbo dánfó èkó kóropo èkó kẹ̀kẹ́ náà pẹ̀pẹ̀ èkó lt èkó mass transit èkó ọkọ̀ akẹ́rù èkó ọkọ̀ agbágolopọ̀ kọ̀ǹtínà èkó ọkọ̀ agbépo táǹkà èkó ọwọ́ ọlọ́wọ̀n ọwọ́ wa ló wà gbogbo ọkọ̀ ayọ́kẹ́lẹ̀ ká èkó ìbàjẹ́ jípù suv ni o ìbàjẹ́ káà ni o lọ sí gbogbo àwọn tí wọ́n ń lo alùpùpọ̀ ọ̀kadà kódà àwọn tí wọ́n fi ọ̀kadà pín ẹrù tó fi ń pín lẹ́tà ta mo si dispatch riders ọpọlọpọ ọlọrun ọpọlọpọ ẹrú wa náà ni ọwọ wa ló wà tó túmọ̀ sí pé a ní àṣẹ lórí ẹ a dẹ̀ mọ àlùdí àpadé ẹ a máa ṣírí wọn bẹẹ bá ṣàti rìn láti ibì kan síbì kan dandan ni kí ẹ máa gbọ́ ètò onímọ́tò ní iléeṣẹ́ rédíò ìkànnì 103.5 rédíò 103.5 iléeṣẹ́ tó gbà ìlú kan sí ni ẹ̀yin náà sì mọ̀ ẹ̀rí pé ó ń já tó létí yín ẹ má fi wá ṣeré iléeṣẹ́ yìí àwọn polówó ọjà yẹn gbéwá sórí ètò yìí mo máa ń sọ fún gbogbo yín bọ́lọ̀ ọjà tẹ bá polówó lórí ètò yìí ẹ̀yin náà mọ̀ pé ó ti di ìlú mọ̀ kánò ọmọ ìta ni ó sì mọ̀ kọ́ ọmọ àtàkọ́ ọmọ ẹranko mi ò tó ta dandan ni kẹ́ ya ta àtàyè tẹ bá ti bá a dòpọ̀ ẹ káàbọ̀ sórí ètò lẹ́ẹ̀kan sí onímọ́tò pẹ̀lú ọmọ yín adé olúwa adé Fọlárin Okun adé Mr. Pilot ìjọba worldwide radio 103.5 Monday sí Friday lẹ́mọ̀ bá mi pàdé ètò tòní yóò mọ̀ níwọ̀n láàrin ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún mo rẹ̀ ti lo ìṣẹ́jú mélòó ni mo ti lóyún ẹ̀ yìí mo ti lo ìṣẹ́jú bíi méje mẹ́ẹ̀ẹ́ tó ku ìṣẹ́jú mẹ́jọ wàyó ẹ̀jẹ̀ kí sáré mẹ́nu bá kankan ẹnikẹ́ni tó máa ń lọ ọ̀nà ìbàdàn lónìí kó gbọ́ mi dáadáa o àbúbọ̀lá tọ̀nà ìbàdàn àti àárọ̀ àná ni ìjàm̀bá kọ̀ọ̀kan ti wà ní agbègbè ògèrè sí interchange ó dẹ̀ burú jáì kan tó sí ọ̀nà pa débi pé akíndé àwọn ọkọ̀ bàbá fi ń kọjá mo tó dẹ̀ ṣẹlẹ̀ ni pé àwọn ọkọ̀ afàfà míì tó ti tiraka àti kọjá ó tún wá di ọrùn ràkúmí tí okùn abẹ́rẹ́fẹ́ gbà kọjá fún wọn ìyẹn nìṣòro tí wọ́n kojú ṣé gbé òótọ́ ọ̀rọ̀ àwọn èèyàn subẹ̀ mọ́jú ni bí bá yẹn sọ̀rọ̀ àwọn kan ti lo wákàtí mẹ́jọ wọ́n ti lo wákàtí mẹ́wàá wọ́n ti lo mẹ́fà láàrin interchange ìṣẹ̀gámi interchange sí ògiri láàárọ̀ yìí ó dẹrùn ká má sọ mí o ó dẹrùn ká má sọ mí tẹ́ ẹ̀ bá gbọ́ ó dẹrùn ká má sọ mí ìdí èyí mo sọ lè fún wa ni pé tó bá ń lọ ọ̀bàdàn múra sí o tó o bá múra sí láàárọ̀ yìí ó ṣe é ṣe kó lo wákàtí mẹ́jọ ju bẹ́ẹ̀ lọ tó bá dẹ̀ ń bọ̀ náà bákan náà ló ṣe máa rí torí pé àwọn ọkọ̀ lọ́jú lọ́pọ̀ yẹn ti wá pọ̀ ó sì kọjá agbára wọn amọ̀ràn mìíràn lọ gba ọ̀nà Ìkòròdú kó o lọ gba ọ̀nà Ìkòròdú yẹn Ìṣàgam Road ní Ìkòròdú ọjà ní sógèrè ó ní lo epo púpọ̀ torí pé ìrìn àjò yẹn já geere ó dẹ̀ ìyá kankan ọ̀pọ̀lọpọ̀ ní wo pé ọ̀nà Ìkòròdú fúnra ẹ̀gbọ́n ìṣòro ni bẹ́ẹ̀ ni wọ́n bá yẹn náà lẹ máa kojú ìyẹn nìkan lẹ máa kojú tẹ́ bá ti fún yẹn olú kò sí wàhálà ń bẹ̀ rárá yẹ́n mo yẹ sọ ẹ lọ gba ọ̀nà Ìkòròdú ọ̀nà Ìkòròdú lè gbé ọ̀pọ̀lọpọ̀ wa láti lọ sí ọ̀nà Ìbàdàn ní àárọ̀ yìí yàtọ̀ sí yẹn ṣe rí ọ̀pọ̀lọpọ̀ ìrìn àjò ọkọ̀ ṣe ìgbàgbé ẹ wá o kíní kan ni ò yí ọ̀pọ̀lọpọ̀ wa speed limit mi mọ̀ bóyá ọjọ́ Ẹtì Friday ni máa ráyè lórí ètò yìí ni máa sọ nípa àwọn ẹ̀rọ akánimódò kámẹ́rà tí ìjọba ìpínlẹ̀ Èkó tí wọ́n rìn káàkiri full speed limit. Àwọn ẹni tó bá ti jálu àìrí àsàpàdújé lójú pópó ní Korodu road. Gbogbo yẹn kàn ṣàdédé rí pé wọ́n kàn déédé gbé ìwé kan wá tí wọ́n fi ránṣẹ́ sórí ẹ̀rọ alájọ ara yín àbí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín pé ẹ ti jẹ gbèsè ẹgbẹ̀rún lọ́nà àádọ́ta náírà 50,000 naira pé ẹ ṣẹ̀ sófin ìrìnà ọkọ̀ lójú pópó tó túmọ̀ sí pé you committed a traffic offense that your fine is 50,000 naira. Ọ̀pọ̀lọpọ̀ wa mọ̀ pé ohun tó fà á ojú speed limit lọ eré àsàpàgbúdé tí ọ̀pọ̀lọpọ̀ á ń sá lórí terminal bay camera wà ń bẹ ẹ̀rọ akánimúdo wà ń bẹ ó wà ní Korodu road yìí ó wà ní Mobolaji Bank Anthony ó dẹ̀ wà ní Allen Allen yẹn ìgbàgbọ́ ọ̀pọ̀lọpọ̀ ni pé bóyá oríta Allen ló wà rárá o ṣé ni wọ́n ṣe nípele ni ìjọba ìpínlẹ̀ Èkó wọ́n dẹ̀ fi ń jẹun sápò ni àmọ́ torí ìgbà wọn polongo kinní yẹn lẹ́yìn ọ̀sẹ̀ méjì mẹ́ta tí ó bá kàràmásìkì tá a sọ́ra wa tá a sì wá gbé jẹmọ́wọ́ a ti gbàgbé ó wá dé bá Kántóní ó wá sáré pàápàá jùlọ láàárọ̀ sátidé àtàárọ̀ sunday tí ó sì pópó mọ́fo ó wá sáré àsàpàjù lórí bá Kántóní kinní yẹn máa mú ẹ̀rọ ìdánimọ̀ ọkọ̀ ẹ̀ number plate ẹ̀ tó bá ti mú báyìí àyè ó lọ gbé sórí ẹ̀rọ ayélujára wọn nìyẹn ibẹ̀ ni wọ́n ti máa fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí pé ó ti jẹ gbèsè ẹgbẹ̀rún lọ́nà àádọ́ta náírà 50,000 naira fine pé ó sáré àsàpàjùdé nígbà mi wọ̀n ní kọ́síbẹ̀ pé over speeding wọ́n máa ní traffic offense wọ́n máa wò pé níbo mo ti jáná kò síbi mo ti jáná kò síbi tí mo ti gba wọn wè mi ò ṣẹ̀ sófin àwọn nǹkan tó máa sábà ṣẹlẹ̀ sí ọ̀pọ̀lọpọ̀ àwa awakọ̀ ní ojú pópónà yàtọ̀ séyìí ẹ gbà mí sọ fún yín àwọn ẹ̀rọ akánimódò yìí wọ́n wà níbẹ̀ wọ́n dẹ̀ ṣiṣẹ́ tẹ bá fẹ́ lọ gba ìwé ọkọ̀ yín ni ẹ ṣẹ̀ṣẹ̀ máa mọ̀ pé nǹkan báyìí wà lórí nọ́mbà ọkọ̀ yín nǹkan báyìí wà níbẹ̀ lórí nọ́mbà ọkọ̀ yín tó jẹ́ gbèsè ọlọ́mọjà jẹ gbèsè o ọ̀tọ̀ ni gbèsè pé bóyá ìwé ọkọ̀ ẹ ó ti dòbu vehicle papers ẹ ó ti expire ní jẹ́ báwọn o wa lọ ṣe kámẹ́rà tó wá mú ẹ ó máa kó ṣe tẹnu kódà kó jẹ́ insurance tó ń ṣe ní ẹgbẹ̀rún mẹ́ẹ̀ẹ́dógún tẹ́ ẹ̀ bá mọ̀ insurance tó ṣe ẹgbẹ̀rún márùn-ún mọ́ kò ní 5,000 naira mọ́ ó ti di 15,000 naira 15,000 ẹ ìwọ náà wá wò nígbà tí kámẹ́rà wa mọ pé gbogbo òwú ẹ ló pé ìgbà tó ń ṣe àyẹ̀wò tó ń yẹ̀wò torí ti fún ohun tó ń mú ni kámẹ́rà ẹni tó ń mú ni insurance ìgbà tó ń mú insurance yẹn lẹ́yìn ọ̀rẹ́yìn ó máa lọ gbé ẹ lọ sórí kọ̀ǹpútà wọn fine insurance yẹn òun ni 20,000 naira ìwé kan 20,000 naira pé ìwé mọ́tò ò pé ó dẹ̀ ń wa ọkọ̀ lójú pópó nípínlẹ̀ Èkó ìwọ náà wá wò nítorí ẹgbẹ̀rún mẹ́ẹ̀ẹ́dógún 15,000 naira ó máa sọ fine 20,000 naira ọlọ́mọdé alùgbàdì kọlọ́ba kó ṣàánú lẹ́ẹ̀kan sí ètò tẹ́ ń gbọ́ lọ́wọ́ òun ni onímọ́tò pẹ̀lú ọmọye Adéolúwa Adéfọlárí Okun Adé Mr. Pilot gbogbo ibikíbi tá a bá ti láǹfààní àti wà nípínlẹ̀ Èkó nípínlẹ̀ Ògùn nípínlẹ̀ Ọ̀yọ́ nípínlẹ̀ Ọ̀ṣun nípínlẹ̀ Èkìtì lọ sí Kwara State lọ́hùn mo nígbàgbọ́ pé láǹfààní àti máa gbọ́mú lórí ìkànnì yìí Radio 103.5 nọ́mbà tí a lè pè sí láàrin ìṣẹ́jú méjì péré tí mo ní òun ni 081-8150-9290 081-8150-9290 ó sì ń bẹ lórí WhatsApp tí ẹ bá ríbi pè wọlé àbó ó nira láti wọlé ẹ̀yìn pè ní WhatsApp 081-8150-9290 ni nọ́mbà tí ẹ lè pè sí òun náà lè lè bá a sọ̀rọ̀ lórí WhatsApp ní ibi tí ẹ bá ti ń gbọ́ wa. Hello. Yes, sir. Ẹ kú yàrá ẹ̀ta sá o. Yes, sir. Ẹ ti wà lórí afẹ́fẹ́ o. Ẹ kú yàrá ẹ̀ta o. Kódà ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan 081-8150-9290. Ẹ má gbàgbé bóyá nǹkan kan bẹ tó dàbí ìkòjú challenge àbí challenges dẹ̀ ní ká pè tẹ́ tó ń dà yín láàmú lójú pópó ó ṣe pàtàkì kẹ́kẹ́ àkíyèsí wa sí tó bá pé nǹkan ta lè ràn yín lọ́wọ́ lé lórí ni á ràn yín lọ́wọ́ tó bá pé nǹkan tó kọjá agbára ni á sọ fún yín pé eléyìí kọjá agbára o ibi báyìí lè lè rìn sí tẹ́ fi bọ́ nínú ìkòjú náà ọlọ́mọdé arógun làásìgbò a sì ní rógun o lẹ́ẹ̀kan sí a kú oṣù tuntun oṣù july ìyẹn oṣù kejì ọdún 2026 lágbára ọlọ́run kò ní jẹ́ oṣù ìjàmbá ọkọ̀ fún kankan wa o a ní pàdánù apá wa a ní pàdánù ẹsẹ̀ wa a ní pàdánù orí wa o a ní rógun ẹ̀jẹ̀ o tá a bá tiẹ̀ máa rí nǹkan tó jọ mọ́ ẹ̀jẹ̀ kò ní jẹ́ lọ́nà ogun bóyá bí amọ́fẹ́ bímọ ni a ní rógun ẹ̀jẹ̀ o a ní rógun à ń gbẹ̀jẹ̀ a ní rógun ẹ̀jẹ̀ bò wọ́n yọ ọ́nù ọkọ̀ ẹ̀jẹ̀ bò apá tí lọ ẹsẹ̀ ti lọ ìjàmbá ọkọ̀ yẹn lágbára ọlọ́run jẹ́ kó jẹ́ ìpín kankan nínú alágbára ọlọ́run oṣù yìí oṣù ayọ̀ ó máa jẹ́ fún wa ẹ jẹ́ kí èmi àti ẹ̀ ká jọ pinnu pé inú oṣù keje ọdún 2026 yìí kò ní sí ìjàmbá ọkọ̀ ni ipinle Eko ni ipinle Ogun ni ipinle Oyo ni ipinle Kwara ni Ekiti Ondo Osun pe n ta jo se ni pe a ma di ire wa ku a de ma se un to to loju pupu papa jo gbugbe to ba nwa oko loju pupu ka ri daju pe a tele ofin irin na oko loju pupu a de di ire wa ku ninu osu keje odun 2026 a ni wa lajaba ko lagbara Olorun Ade Oluwa Ade Folani Okun Ale loruko ti mo fun pataki lodo gbugbo ta jo wa ni ile agbara po mi o le daruko gbugbo wa tan patapata mo lati dupe gidigan lowo en to je oga agba fun ile ise radio general manager radio 103.5 Ogawa Abiola Peters mo dupe gidigan lo yin sa Abrin Laomi akon awon ni won je olusakoso mi lori eto yi onimoto o tu di ola pelu Ade Oluwa Ade Folani Okun Ade ayin lo ayin bo to won je ni e mo lori e mo bori lagbere ile ni mari o dabo.

0: lọ́nà ìgbẹ́, lọ́nà ọ̀rọ̀, lọ́nà ìṣáájú. Ọlọ́run ọba mi dá kan ojú kan lọ. Ẹ gbọ́, torí bá kú, alábẹ́là á sá tọ̀. Tọ́dọ̀ bá wá kú, òmùwẹ̀ là á pè o. Tó bá wá yẹ ti pé tó tà bá bà débi ká ṣètọ́jú ojú, kójú ó mọ́lẹ̀ ní kisi, kójú ó mọ́lẹ̀ rokoṣo. Ilé iṣẹ́ tọ́lọ́run ọba mi dáde rẹ̀ fún tí wọ́n mọ ìtọ́jú ojú. Iléeṣẹ́ Òṣùlá Aba Eye Solution, àwọn gangan lọ́lọ́run ọba mi rán. Àwọn lọ́lọ́run ọba mi rán torí wípé ọlọ́run ọba mi fẹ́ nìkan ṣe jẹ nìkan lọ. Àmọ́ mò ń bọ̀ náà mi ò dé. Ẹ jẹ́ kí n bẹ́ ká kó lọ́wọ́ ọjà. Ẹ kú òkú
1: mi. Òṣùlá ti a ti ń pariwo lọ́jọ́ tó ti pẹ́pẹ́ wọ́n ń bọ̀ wọ́n ń bọ̀.
2: Wọ́n ti dé o.
1: Bàbá gangan lẹ́wọ̀n bá tí ó máa dá
2: gbogbo ènìyàn lọ́hùn.
1: Ìṣòro èyíkéyìí ti ń kojú ìríran ẹ̀dá.
2: Yálà ó ti pẹ́ tàbó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀.
1: Ẹ ti náwó náwó, ó ti sùn yín, ẹ ti fẹ́ gbà kẹ́mú.
2: A ò mà lè gbà kẹ́mú àbúrú.
1: Chronic infection ló ń jọ wá lẹ́nu tó ti wá dẹkọ lẹ́run. Tó ń ṣe àkóbá fojú wa àbí a ti ṣàyẹ̀wò. Wọ́n ní àpẹ̀jù ṣúgà ni ò jẹ́ kojú wa ó kílẹ̀.
2: Ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta ti sòro ojú lè gbà wá.
1: Ní bàbá Òṣùlá léwu àtẹ̀gbò fún tó fi lè kojú ẹ̀.
0: Bó ṣe jẹ́ gẹlẹlẹ ṣùgbọ́n. Ẹyin ẹ pe bàbá sórí nọ́mbà yìí. Bóyá ẹ̀yin fẹ́ lọ bá wọn bíṣẹ́ wọn. Ẹ wá wò wípé kẹ́ ẹ má bàa kó sọ́wọ́ àwọn tí ó máa fà yín. Ẹyin ẹ pè wọ́n sórí nọ́mbà yìí kẹ́ ẹ tó lọ. 091-57-58-90-16 091-57-58-90-16 tàbí kẹ́ ẹ pè wọ́n sórí 070-38-61-51-68 070-38-61-51-68 kó tó di pé wọ́n tẹ̀síwájú. Ẹjẹ́ sáré sọ̀rọ̀ bàbá kan tọ́lọ́run ọba mi gbàdúrà ẹ̀ látọ̀dọ̀ bàbá wa bàbá Òṣùlá. Arákùnrin yìí àwọn ọmọ rẹ̀ ń bẹ nílùú òyìnbó. Bí kójú kójú dédé máa sú ibẹ̀ ló ti bẹ̀rẹ̀. Díẹ̀ díẹ̀ tó fi di pé bàbá yìí ò ríran mọ́. Wọ́n ti gbé káàkiri lórílẹ̀-èdè Nàìjíríà fúnra rẹ̀. Wọ́n ti lọ gbá, wọ́n ti lọ sáwo àìmọye ilé ìwòsàn ni wọ́n ti gbìyànjú. Wọ́n kàn náwó náwó orí àtù náà ni gbogbo ẹ̀ bọ́ sí. Làwọn ọmọ bá wò wípé àwọn ò lè wo bàbá àwọn níran. Òun ló mọ báwọn ṣe dẹ́lùú òyìnbó. Wọ́n ní kí bàbá ọmọ bọ̀ nílùú òyìnbó. Ṣé kí n má tàn yín? Gbogbo bí wọ́n ṣe gbìyànjú tó, ojú kan náà ló padà já sí. Bàbá ò ríran o. Òun ni wọ́n bá dá bàbá padà sí Nàìjíríà. Bàbá ti gba kámú pé tọ́. Wọ́n lọ́wọ́n bá mi ṣe kọ́ pé òun ó lo ìgbésí ayé òun tó kùnà. Ọ̀rẹ́ bàbá ìkan ló wá lọ́jọ́ kan ló wá wò wípé a lè máa bá a lọ báyìí. Òun mọ̀ mọbì kan tẹ́ ẹ bá níwò wípé ẹ ti náwó ẹ̀jẹ̀ àjọ débẹ̀. Bàbá yìí kọ́kọ́ wò pé gbo ló tún fẹ́ dàbí gbogbo ibi tóun ti lọ. Àmọ́ fọkàn kan pé òun ò fẹ́ gbó ọ̀rẹ́ òun lẹ́nu. Bàbá yìí tẹ̀lé wọn ó di iléeṣẹ́ Òṣùlá Aba Eye Solution. Nígbà tí wọ́n débẹ̀, wọ́n bẹ̀rẹ̀ ìtọ́jú. Bàbá tó ti ń rí bí ọyẹ́ tẹ́lẹ̀. Bàbá tó ti ń rí kùrukùru tí ò ti ríran mọ́. Nígbà tí wọ́n dọ́dọ̀ Òṣùlá Aba Eye Solution, Ọlọ́run ọba mi padà gbàkóso. Tẹ́yìn náà bá nírú èèyàn bẹ́ẹ̀ ní. Tẹ́ ẹ ní láyìíká yín tí wọ́n ti náwó náwó. Ẹ̀yin máa mú wọn. Ẹ má jẹ́ kọ́rọ̀ wọn ó sùn yín o. Ẹ máa mú wọn bọ̀ ní iléeṣẹ́ Òṣùlá Aba Eye Solution. Bàbá ò máa fẹnu ara wọn sọ àdírẹ́sì ibi tí wọ́n wà. Níbi tí ẹ ti lè rí wọn. Ẹ gbọ́, ìwo tó o bá ti gbìyànjú, tó o ti lọ káàkiri, o ti lọ gbá, o ti làwo nípa ọ̀rọ̀ olójúdé yìí, tó ti wá fẹ́ máa dàbí pé o ti ń sú wa. Ẹ ò tí ì lọ́dọ̀ ẹni tọ́lọ́run ọba mi fi rán. ti idodo eni to moju le ja re ni o anise mo si tun tenu mo tori pe ohun to ba dani loju a fi gbaya ni gbogbo awon ti won ti wa sile ise osula aba a solution gbogbo won lori gbala aridaju le yi je o e bo si jenu e je nde ka polowo oja na mo nbo o
3: àwọn àgbàbọ̀ wọn sọ pé igi gogoro má gúnmi lójú àtòkèrè láti ń lọ àmójútó ìrírun ẹ̀dá ṣe kókó ṣe pàtàkì kí ọlọ́run ọba má gba òde ọ̀sán lọ́wọ́ kó wà wá ibà mí ẹ̀ pọ̀ tí o bá wá ń ṣe àkíyèsí èyíkéyìí àpẹẹrẹ àìṣedéédé nípa ìríran rẹ tètè dìde fúyà kó tó pẹ́ jù ó ṣe é ṣe kó o ti nọ́gbàrá nọ́gbòrò tí wọ́n ń pe ìṣòro àìṣedéédé ìríran rẹ lórúkọ oríṣiríṣi má tún fà kókó ṣòfò mọ́ tó o bá ti rí àpẹẹrẹ àìṣedéédé lórí ìlera ara rẹ tètè sọ síta láti lè jàjàbọ́ tó bá wá rí bẹ́ẹ̀ má bọ̀ lọ́dọ̀ Osula Herbal òtítọ́ inú àti ìbẹ̀rù ọlọ́run ni wọ́n fi ń ṣiṣẹ́ tiwọn kò rú dúrá.
0: Ẹ káàbọ̀ padà fáyìn tẹ́ ẹ̀ rí nọ́mbà Osula Herbal mọ́ nọ́mbà wọn rèé o 070-3861-5168 070-3861-5168 tàbí kẹ́ ẹ pè wọ́n sórí 091-57-58-9016 091-57-58-9016 nọ́mbà tẹ́ ẹ lè pe bàbá sínú. Ìwọ́ ti ń rí bí ọyẹ́ tàbí o ti ń rúkùrúkùrú ojú léwó ó ń tàbà ìbáyí àbí irú orúkọ tó wù kí wọ́n lè máa pè fún ọ àbí ẹ̀yìn tilẹ̀ ti fẹ́ gbà ká mú ẹ má mọ̀ gbà ká mú aburú ẹ má gbà ká mú tí ò dá o adìyẹ tí ò tí ì kú ó sì lè jàgbàdo ẹ tètè dìde ńlẹ̀ ẹ máa bọ̀ nílé iṣẹ́ Osula Aba Eye Solution bàbá gangan ń bẹ pẹ̀lú mi nílé agodo ẹ̀yìn tó bá yá ẹ gbóhùn wọn o èmi ń sọ fún yín pé tó bá jẹ́ ti ká sọ̀rọ̀ nípa ojú olókìtì bí ọ̀bọ wọn ò sí inú igbó kòkòrò tí ó sì tàwó bí aláǹtakùn ẹ má jẹ ń tẹ̀yìn àkọsẹ́ ní ó ṣe o màá tó tú bàbá sílẹ̀ tẹ́ ẹ gbọ́ mìrìnmìrìn lẹ́nu wọn kẹ́ ẹ lè mọ̀ pé lórí ọ̀rọ̀ olójúdé yìí àti gbogbo àwọn àìsàn tó ń fa sábàbí rẹ̀ bóyá akọ̀nọ́run ni o àpọ̀jù ṣúgà ni o àbí àrùn ìbálòpọ̀ ọlọ́jọ́ pípẹ́ tó ti wá dàgbà tó ti di chronic infection tó ń bẹ̀jẹ̀ wọ́ káàkiri nínú ara ó wọ́ dápá ó kó bá apá ó wọ́ dẹ́sẹ̀ ó kó bẹ́sẹ̀ ó ti gba ohun lójú ẹlòmíì ó ti jẹ́ kí ìfúnpá ẹlòmíì ó ga ẹlòmíì ṣe ni ó máa mí gúlegúle tẹ́lòmíì bá rìn díẹ̀ wọ́n á sinmi láì mọye ìgbà lójú ọ̀nà ẹ wò ó mò ń bọ̀ ná ẹ fi kà fẹsẹ̀ rajó díẹ̀ ẹ kú kalẹ̀ o.

0: ẹ káàbọ̀ padà. Ẹ wá gbọ́ o, àwa ọmọ gbogbo àwa ọmọ tí táwọn bàbá wa ń pariwo fún wa, àwọn ò mọ̀ ríran dáadáa, ṣe lójú ń pá tó ń wa mi pòròpòrò. Ẹ má jẹ́ kọ́rọ̀ wọn ó sùn yín, ẹ mú wọn wá sílé iṣẹ́ Òṣùlá Abà. Ẹ̀yin náà ò ní fa ìsọ̀lùgbà, ọmọ rẹ ni ó gbẹ̀yìn àwa náà o. Bàbá tó jìyà nítorí wa, màmá tó jìyà nítorí wa, wọn ò mọ̀ gbọdọ̀ di tá ń wọlé àbí. Lóòótọ́ ẹ ti gbìyànjú o, ẹ ti sáré sọ́tún sáré sósì, ṣùgbọ́n bẹ́yìn ò bá tí ì débi tí Ọlọ́run ọba àbí ó ti dé gbìyànjú rẹ̀ ládé. Bí ìgbà tí ò gbìyànjú ni, iléeṣẹ́ Òṣùlá Abà I Solution, ibẹ̀ ní kẹ́ ẹ lọ o. Ó dá mi lójú pé tẹ́ ẹ bá débẹ̀, Ọlọ́run ọba àbí ó dé gbìyànjú yẹn ládé. Wọ́n fojú wọn rínà kedere táwọn náà ó fi àlàáfíà lórí ayé. Kéèyàn ó fẹ́ jẹun, kórí náà rí n tó fẹ́ jẹ, àbí kálejò ó wọlé, ká tètè mẹni tó wọlé. Ọlọ́run mọ̀ sí wa lájá wọlé, kàbí tá a mọ̀ wá sọ pé kàbírù káàbọ̀, tí kàbírù ó wọlé tá a wà méwúrẹ́ ewúrẹ́ jáde. Àìlójú ló ń jẹ́ kí àgbàlagbà ó sì ràn láì sùn, tójú ò bá fọ́, ẹsẹ̀ ò ní sìnà, àìṣedédé ojú ló ń mọ èèyàn ṣẹ̀ṣẹ̀ máa fọwọ́ pa ògiri kó tó rìn. Àìṣedédé ojú ló mú ènìyàn jásí kòtò jásí gegele. Ènìyàn tọ́lọ́wọ́n bá mi bá kádàrá pé ànádànù wọn dópin lórí ojú wọn tó ń yọ wọn lẹ́nu, lọ́lọ́wọ́n bá mi òkè máa ń darí lọ sílé ìtọ́jú ojú Òṣùlá Abà I Solution. Òpó ọlọ́wọ́n bá mi làwọn dìbùn o, òpó ọlọ́run ni wọ́n bá dúró. Bẹ́ẹ̀ sì rè é, àwọn ò kì ń farapamọ́ jẹ̀yàn níyà, lórí òdodo ni wọ́n gbélé iṣẹ́ wọn lé lórí. Tá a bá ń pè wọ́n ní ṣéhù nínú alágbo nílẹ̀ yìí, gáúsù sàmánì tá a wà yìí nínú àwọn tí wọ́n ń ṣiṣẹ́ ìtọ́jú, wọ́n tó bẹ́ẹ̀, wọ́n tó jù bẹ́ẹ̀ lọ. Ṣé ìròyìn iléeṣẹ́ Òṣùlá Abà I Solution kò tí ì dé ṣé tí ìgbọ́ tiyín ni? Àbẹ́ ẹ̀ máa gbọ́ tantan tí wọ́n ń polongo wọn lórí rédíò káàkiri. Ipò àìrìnà kàwé tẹ wà yìí, àìrìnà ka Báìbù, ẹ lè ka Kùránì, kòtù lẹ́yìn wò, ojú yín ó wá ń jọ gegele. Ọmọ ló ṣẹ̀ṣẹ̀ ń fa ẹlòmíì ní tẹ̀tẹ́ kó tó lè jáde. Só tipẹ́ ló ti yín lẹ́ti wà lẹ́nu ẹ̀. Àgbó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀, ẹ dákun, ẹ farabalẹ̀ kẹ ẹ gbọ́ nọ́mbà yìí. Ẹ̀yin ẹ pe nọ́mbà yìí o, àwọn lọ́lọ́run ọba àmíràn gẹ́gẹ́ bí olùgbàlà fún gbogbo àwọn tó bá lárun ojú. Ó yá ẹ mú báírò kẹ̀kọ́ nọ́mbà ń kalẹ̀ báyìí: 091-57-58-9016 091-57-58-9016 tàbí kẹ̀pẹ̀ 070-38-61-5168 070-38-61-5168 nọ́mbà Bàbá Òṣùlá ni. Bàbá Òṣùlá ló sọ wípé tí àwọn bá sì ń bẹ láyé, táwọn ń bẹ lókè èpẹ̀, kò sẹ́ni tí ó mọ fìgò sójú kó tó lè di pé yóò mọ ríwé kà tàbí kó tó tẹ kọ̀ǹpútà. Ìmọ̀ fìgò sójú kàwé, ìmọ̀ fìgò sójú ka Báìbù kìí jẹ́ kí ènìyàn múra sí ohun tó ń yọ lẹ́nu nínú ojú. Ẹ wò ó, ohun tó ń yọni lẹ́nu nínú ojú la bá mójútó. Káìjá ká fìgò sílẹ̀, ẹ wò ó, ẹ jẹ́ ń tú bàbá sílẹ̀. Ẹ̀yin kẹ́ ẹ wá gbọ́ pẹ̀rẹ́pẹ̀rẹ̀ ọ̀rọ̀ lẹ́nu wọn. Ẹ kú kalẹ̀.
1: Je mo tun ki gbogbo eti to lanfani ati gbo wa pe aku dede akoko yi akanse eto ni latodo baba wa Olawale Osu Olale ti gbogbo aye mo si Osula Haba baba ki won le mo pe eyin gangan le wa legbe mi e daruko yin fun amo Nigeria
2: e ku dede asiko yi o ni bi gbogbo te ba tin gbo wa oruko temi ni Olawale Osu Olale alase ilese Osula Haba
1: baba eje nbere bayi ki gan la won apere te eyan le ri ti o fi mo pe o ye ko won moju to oju ti fi riran lagu ara
2: ese atokun te eyan ba tin ri bi oye te eyan ri kurukuru ta nwo koto to njo gegele ta den tin bo lookan ta doju won mama gbogbo igba le mo wa mi loju poroporo gbogbo igba loju elomi ma se pin bi funfun le elomi ma ri o ye ka tete ma ki sara pe ipenija kan tin sele si riran wa niyan
1: se mo wi pe beyan ba fe lowo oju ni o fi rin ajo ti o fi do lowo laye beyan ba lowo ti o fe ko lo le oju ni o fi ma toju owo to ni o tun mo se pe oju la ba kokko moju to lagu ara baba ogbon wo le nda si bo le se nse to je pe awon ti won wa sodo yin ti won ba iran lowo lori aisan ati awon nkan to le ma koju lagu ara nipa iriran ona wo le ngba ogbon wo le nda si
2: ese atokun oro wa dabe npe nkan ti olohun ba ti yonu si te n ba tun wa fi dara se lo ma ndabi dan o se ri agbekale ile ise wa yi agbekale lori ododo lori kafewe ati bose itoju isoro tin koju irin eda yi baba olohun fi fun wa tenu ko o tete bolu ko o
1: kin to gba ni lalejo lori eto yi emi fura mi ti se wadi daada baba pe e ba fe foju kan yin bo won se le ri
3: head office wa wa ni ilu Ikorodu e bo le ni Agric bus stop e so pe n lo si asolo ile epo to doju pa asolo bus stop yen street to wa legbe re odo arawa street number 30 e beere Osula Haba nbe atun wa ni ladipo bus stop ni ikeja long losodi ni bi bridge elese yen erin siwaju e ri majok filling station te ba ti debe shopping complex to wa legbe re magnet shopping complex Magnet Shopping Complex e wonu re e bere Osula Haba nbe eyin ti sagan te ba ti de ilaye roundabout e wo inu haki won yen ti won ko ilaye si gadagba e wo be ni waju CAC Church e bere Osula Haba nbe
1: elomi itiju ni ojo jade itiju pe ti aduru mi san gbodo gbo pe mo nwa ogun oju kaaki abi mi oriran daada baba imran wo le ni furu awon eyan be
2: ibaran mi fun iru eyan be yen ni pe won ni ami mara ki npe loruko aisan je tu mi sita ki nfi on sile on loruko re keji nti ba nse eyan te nba fi mara won to won o fe ko fun sile niyan e tete be se ngbo e mo fi gbalado la e mo bo lori ise iwosa ibile olodun lo fi ran wa o
1: baba ki la won asiri ti baba yi lo tori pe kin to mo yin ni mo tin gburo yin Osula Haba Osula Haba papa julo lori itoro olojude yi nipa pe keyan oriran kedere tabi to ba je bi eni pe iriran eyan o ja gerege ko kilea boye lo mi en to ba sumo ko ni ri afi ti an ba mu jina si isowo wa ko elomi tori pe ko riran ni ojo wa ko mo to fi gba driver elomi ranso ranso nti o je ko sise re mo ni pe oju yen ko sise bo se ko sise iyen be o baba se ajogun ba ni abeyin na lo ko
2: ese atokun se ri ise itoju oju ni lana tibile ati awon aisan mi to nfa sababi re ajogun ba ni o ise egbon baba temi ni nigba na lo mu gbo wa lo ma wo wa a ro pe won fi ya je wa nigba na
1: ba kan ran yin se
2: se wa ri igba ti a wa bere sin se ise yi ta wa ba dara kekere a wa dabidan nigba ila to wa mo yi pe ase o da keyan o farabale atoda ke yin o joko tagba
1: baba e je nbere bayi tori opolopo na fe bere.

0: tinu lohun lopolopo tin wa jije mimu elomi o wa lara nto sokun fa tin damu re loju baba wa ni seju kan to ku yi awon eyan lorisirisi lo wa be to je pe ti won ba eti ti gbogbo oju won le kawe arabirin kan to wa sodo yin to je pe olohun tin lo igbo lati bi odun bi mefa ṣùgbọ́n ṣe tóun wá tóun lo àwọn egbògi òun jùgò lẹ̀ fashion ìní ètí ẹran fi ń ṣe oge nìkan nílò báyìí.
1: bàbá tẹ rí abala bíi tẹ dùn mo tún fẹ́ sí àwọn èèyàn wa ní làákàyè nílé. ṣe rí èèyàn tí ojú bá ń yọ lẹ́nu tán súré lọ rèé gbàgò ọ dàbí ẹni pé èèyàn ń gbìyànjú àti fún wàhálà síwájú ni o. torí tẹ bá lọ bá wọn tẹ complain pé nǹkan kan ṣẹlẹ̀ nínú ojú yín wọn á fún yín ní go kan.
0: wọn fún yín ní go.
1: tẹ bá tún padà lọ wọn á tún mú go yẹn wọn á tún change ẹ fún yín.
0: ok wọn máa pààrọ go.
1: bẹ́ẹ̀ ni atọ́kùn ṣe wá rí gbà tí ojú bá wá kọ ṣẹ́ tí ò rí na mọ́ rárá kọ̀ wá sí júpítà ìgò kí ni mo wí atọ́kùn.
0: bẹ́ẹ̀ bógo yẹn ṣe lè lágbára tó.
1: tó lè wá
0: fi sójú.
1: tó lè mú ìmọ́lẹ̀ wá sí ojú tí ò rí nǹkan kan mọ́.
2: ṣé ti ẹn tó lòun lọ sílùú òyìnbó lọ ṣe ìtọ́jú ojú ń bẹ̀ tó padà dé nàìjíríà wa ń bí odidi ọdún mẹ́wàá gbáko ló fi ń rí kùrukùru tó sì wá sí iléeṣẹ́ wa tí ò lòdì ewé àti gbòlọ́ lọ́dọ̀ wa tọ́lọ́run sì ṣe yanu.
0: bàbá eléyìí báyìí ọjọ́ yàn lójú pé egbògi téèyàn lè papọ̀ mọ́ra wọn tí ó sì lọ mọ́ tọ́jú ojú láìsí pé èèyàn kan sójú ìyàlẹ́nu ńlá gbáà ni onílẹ̀ yorùbá à ń gbìyànjú o. bàbá kí n tó yọ̀ǹda yín ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí wọ́n lè pè yín sí 070-38-51-68. Bàbá irú àwọn àìsàn wo ló lè ṣokùnfà ìṣòro ojú? A mọ̀ pé iṣẹ́ àbínibí yín ni tẹ̀jọ̀gùn bá àjẹbíre lọ́dọ̀ tí irú àwọn àìsàn wo ló lè mọ ṣokùnfà rẹ̀.
1: Ẹ ṣe atọ́kùn. Èmi a máa sọ wípé ẹni tó bá mọ̀ kó ń dí ìmọ̀ láti ṣe ìtọ́jú ìṣòro tó ń kojú ìrí rẹ̀ dá tí ò bá ní ìmọ̀ lórí àwọn àìsàn kọ̀ọ̀kan tó lè fa sábàbí rẹ̀. Olúwa rẹ̀ ò mọ nǹkan kan o.
0: Bàbá ẹ bá a dárúkọ bíi mẹ́ta ń bẹ̀ a mọ̀ pé ó pọ̀ tó lè mọ ṣokùnfà irú àwọn àìsàn bẹ́ẹ̀.
1: Ẹ ṣe atọ́kùn. Àpọ̀jù ṣúgà wọ́n jẹ́ àkọ́kọ́. Ẹlẹ́ẹ̀kejì téèyàn bá ní chronic infection rí ó lè ṣe okùnfà ìṣòro tó ń kojú ìrí rẹ̀ dá paríparí rẹ̀ ni ò gbólógbó akọ náà.
0: Ó túmọ̀ sí pé mẹ́tẹ̀ẹ̀ta yẹn olórí àwọn okùnfà tó lè fà á kéèyàn mọ́ ìrìnà dáadáa ni.
1: Bẹ́ẹ̀ ni atọ́kùn.
0: Ẹ sọ̀rọ̀ àpọ̀jù ṣúgà lẹ́ẹ̀kan. Tí èèyàn bá ń ṣàkíyèsí àpọ̀jù ṣúgà lágọ̀ọ́ ara, ọ̀nà wo ló fi lè gbà pé òun ti ní àpọ̀jù ṣúgà? Irú àwọn ara àpẹẹrẹ wo ni wọ́n máa rí?
1: Ẹ ṣe atọ́kùn. Ìbéèrè tẹ́ ẹ béèrè lọ́wọ́ mi yìí, ìbéèrè tó kẹnu ni o. Tẹ́ ẹ bá ń gbọ́, ikú ń bọ́ mọ́ rìn, ọmọ ò tètè fura. Àpọ̀jù ṣúgà ló ń jẹ́ bẹ́ẹ̀ o. Kò ní mú wa o, kò ní mọ́mọ́ wa o. Gbogbo àwọn tó ti mú, Ọlọ́run lọ́jọ́ èmi bá ń tú wọn lẹ̀. Tí èèyàn bá ní àpọ̀jù ṣúgà, á dàbí ẹni pé ayé ń ṣe olúwa rẹ̀ ni. Ẹ̀rẹ́ lómi, kọ́ọ̀bù omi kan ló mu, bíi mẹ́fà ni ó fi ṣẹ̀yọ́ ẹ̀ padà. Bó ṣe ń mu mi, bẹ́ẹ̀ lọ́nà ọ̀fun rẹ̀ ń dráì. Bẹ́ẹ̀ bá ti rí èèyàn tó ní àpọ̀jù ṣúgà, àpọ̀jù ṣúgà yìí ló máa ń siwájú. Tí ìfúnpá èèyàn tí ó fi bẹ̀rẹ̀ sí ń ga, tí ìfúnpá bá ti wá ga tó já síkè, ẹ máa wá rí ẹni bẹ́ẹ̀ tán bá ju nǹkan lẹ̀ gbì, àyà wọn á ṣàdédé já. Ṣé rí ẹlòmíì tí ṣúgà yìí bá ti lọ tó ti bọ̀ tó ti wọ inú iṣan ara wọn, á wá jẹ́ kó bẹ̀rẹ̀ sí máa rẹ gbogbo iṣan ara. Wàárẹ̀ ẹlòmíì wọ́n á gbẹ́sẹ̀ lélẹ̀, á bẹ̀rẹ̀ sí ń tan mọ́, ìrùbùsọ̀ méjì á di wàhálà. Ẹlòmíì tó bá gbẹ́sẹ̀ lélẹ̀ báyìí tó bá fẹ́ gbẹ́sẹ̀ á dàbí pé wọ́n de blọ́ọ̀kù mọ́ wọn níbàdí ni. Tí ṣúgà bá pọ̀ jù nínú ara, kì í jẹ́ èèyàn rọrùn sùn. Tí ṣúgà bá pọ̀ jù nínú ara, òun ló máa ń siwájú tó máa ń mú kí ẹlòmíì kó la ojú lẹ̀ tí wọn ò ní rí nǹkan kan mọ́ rárá.
0: Bàbá wa ẹ sọ̀rọ̀ nípa chronic infection, ìyẹn àìsàn àrùn téèyàn kó látara ìbálòpọ̀. Akọ náà ń kọ́ tẹ mẹ́nu bà lẹ́ẹ̀kan tó bá yẹ pé tó bá ń ṣèyàn lágọ̀ọ́ ara ó lè fẹ́ ṣokùnfà ìrìnà dédé.
1: Ẹ ṣe atọ́kùn. Ẹ jẹ́ ká kọ́kọ́ bẹ̀rẹ̀ látòrí chronic infection tẹ́ ń sọ yẹn. Torí pé àwọn tí nǹkan wọ̀nyí ń ṣe wọn yìí tètè kí ẹ sára kó tó wá jọba lódokùn. Ẹ sà téèyàn bá ní chronic infection wọ́n lè kọ́kọ́ máa rí irú àwọn àpẹẹrẹ wọ̀nyí ìṣọkùnrin ìṣobìnrin ojú ara lè kọ́kọ́ máa yún wa tí nǹkan kan máa jáde wá látojú ara tí ò tẹ́ wa lọ́rùn bí inú ṣe ń kùn gbùrùgbù bẹ́ẹ̀ ni gbogbo ara á máa gbóná ara á máa ta ẹlòmíì láì fi atapara tó bá wá lọ tó bọ̀ tó wọnú ẹ̀jẹ̀ á wá lọ di kòkòrò abẹ̀jẹ̀jẹ́ gbogbo ibi tó bá wá wọdé nínú àgọ́ ara á wá máa fún bẹ́ẹ̀ ní wàhálà. Ṣé ẹ wá rí chronic infection tá à ń sọ yìí òun náà ló bí akọ náà run tẹ́ ẹ bá ń gbó ògbólógbó akọ náà run.

0: nìkan ló ti bẹ̀rẹ̀. Fẹ́ rí ògbólógbòó akọ náà ló tà ń sọ yẹn. Tẹ bá rí ẹlòmíì tí náà bá gbá wọn mú, àánú Ọlọ́run ó ṣe yín fún wọn. Tẹ́lòmíì bá ń bẹra báyìí tí bá ń yúnra báyìí ní bus stop, kò tiẹ̀ nífẹ̀ wò bọ́yẹ́ nìkan kan wò ó. Àfọ́kù gbó ń bẹ lápò ẹlòmíì tó bá dé bus stop, ń bí ọba ká wọn lára dé. Tán bá ń fi ń bẹra kùràkùrà báyìí, wọn ò tiẹ̀ ní mọ̀ pé ibùdókọ̀ làwọn wà. Irú ògbólógbòó akọ náà yìí ni máa ń wọ́ sí yàn lójú, tí máa wá ba ojú jẹ́ àwọn bàbá ọjọ́ wọn nígbàgbọ́ pé ẹni tó bá fẹ́ ṣe ìtọ́jú ìṣòro tí ń kojú ìrìnà ẹ̀dá, tí ọba mọ̀ nípa oògùn kan tó lè kojú ògbólógbòó akọ náà run, onítọ̀hún ò mọ kankan o. Kéèyàn wú ti gbòǹgbò ti gbòǹgbò, nítorí pé ẹsẹ̀ kan kìí déédéé ṣẹ́. Atọ́kùn, wọ́n ní ẹkún ló bá ikun wá. Gbogbo ohun tí ń ṣẹlẹ̀ sí ìríran ẹ̀dá, ó níbi tí gbòǹgbò rẹ̀ ti bẹ̀rẹ̀. Bàbá wa wú gbòǹgbò rẹ̀, yóò dàbí ẹni pé èèyàn ń gé igi lórí, kò mú tegbòtegbònú. Tí mo wá fanu wàárẹ̀ lómi, wọ́n ti lọ ṣe ojú bí ẹ̀ẹ̀mejì bí ẹ̀ẹ̀mẹta. Ẹja bí wọ́n léèrè, kí ni ìdí rẹ̀ tí wọ́n ṣe fi ń padà síbẹ̀? Wọn ò wú ohun tí ń ṣe wọ́n tegbòtegbò ni, èyí tó wà lójú nìkan ni wọ́n mú. Nílé iṣẹ́ òṣùlá àbà, ńbẹ̀ la ti ń wú gbogbo ìṣòro tí ń kojú ìríran ẹ̀dá àti gbogbo àwọn àìsàn tó ń fa sábàbí ẹ̀ tegbòtegbò. Tẹ́ ẹ̀ wá ní gbúrò rẹ̀ mọ́, gbogbo ti ń jẹ́ t'Ọlọ́run.
1: Tuntun lélẹ́yìí o, láti ilé iṣẹ́ òṣùlá àbà, òṣùlá extra bitter ló ń jẹ́. Bọ́mọ kékeré tàbá gbàlagbà bá ń jẹ tó dùn, àfi kẹ́ ẹ ya lọ ní òṣùlá extra bitter nínú ilé o. Ẹ̀yin tẹ́ ẹ fẹ́ kara yín tó wúwo kó fúyẹ́, ẹ fẹ́ mórí bọ́ lọ́wọ́ ìgbọ̀nsẹ̀ tó le koko tó ń fúnni ní tíà. Ẹ máa lo egbògi alágbára bí ara òṣùlá extra bitters. Gbogbo ìdọ̀tí tó ti dì sínú iṣan ara wa, kí kò jẹ́ kómi ara àti ẹ̀jẹ̀ kó rìn lọ síbi tó nílò ẹ̀jẹ̀, tó wá fa kápá wo máa wúwo, kẹ́sẹ̀ wo máa wúwo, ìrìn díẹ̀ láàrin àwa migulegule. Ẹlòmíì á gbẹ̀sẹ̀ lélẹ̀, ṣe ló dàbí pé wọ́n tẹ láìlọ́ọ̀nù mọ́lẹ̀ àti bẹ̀rẹ̀ ń dogun àti nàró ń di wàhálà. Ṣe ló dàbí pé wọ́n de block mọ́ ẹlòmíì níbàdí. Òṣùlá extra bitter ní kẹ́ ẹ máa lò, ó máa ń rẹ̀ wá tẹnutẹnu ògbólógbò infection tó wà nínú ẹ̀jẹ̀. Gbogbo ẹ̀ lòṣùlá extra bitter ó fọ̀ dànù, káwa moríbọ́ lọ́wọ́ ara yíyún, ara títa, ọwọ́ àti ẹsẹ̀ tó ń gbọ̀n rìn. Ògbólógbò kòkòrò inú ẹ̀jẹ̀ ọlọ́jọ́ pípẹ́ tó ń bá àgọ́ ara wa wọ̀yà ìjà. Gbogbo ẹ̀ lòṣùlá extra bitter kájú ẹ̀, etí yín tó ń pariwo, nǹkan tó lẹ̀ mọ́ wa lọ́nà ọ̀fun tó ń ṣe bíi kápọ̀ tẹ́ ò dẹ̀ rí pọ̀. Iṣan ara wa tó ń fa ní so dẹ́ndẹ́n, ọmọkùnrin tí kò lè ṣe ojúṣe lọ́dọ̀ ìyàwó ẹ̀. Òṣùlá extra bitter ní kẹ́ ẹ lò, ó fọ gbogbo ìdọ̀tí inú ara àti gbogbo gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ tó wà níkùn wa dànù. Káyé ṣàròyé apá ríro, ẹsẹ̀ ríro, orúnkún àti gbogbo ibi tó ń dùn wá nínú ara tá a ti ń náwó náwó sí inú wa tó ń kùn gbùrùgbù. Ẹ̀yọ́ yín tó ń pọ̀ lápọ̀jù, gbígbìn lẹlòmíì ń gbin kìn kí wọ́n tó le tọ̀. Ẹ̀yọ́ ẹlòmíì á máa wá ṣeré ṣeré. Òṣùlá extra bitter ní gbogbo àwọn ènìyàn pàtàkì ń lò, tí àlàáfíà wọn fi ń jẹ́ pípé o. Ẹ wá gbọ́ o, àkíyèsí kan pàtàkì rèé. Tẹ́ ẹ bá ti ráwọn kan nínú ọjà tàbí níbikíbi tí wọ́n gbé spíkà sílẹ̀ tó ń pariwo ògùn iléeṣẹ́ òṣùlá àbà, àwa kọ́ la rán wọn níṣẹ́ o. Gbogbo iṣan ara tó ti dùnkù, tẹ́ ẹ bá ń lo òṣùlá extra bitter, gbogbo rẹ̀ ló máa bọ̀ sípò. Òṣùlá extra bitter, ojúlówó egbòogi àjísan ni. Àwọn ibi tí ẹ ti lè rí òṣùlá bitter, òṣùlá extra bitter nìwọ̀nyí.
2: Head office wa wà ní ìlú Ìkòròdú. Ẹbọ́lẹ̀ ní Agric Bus Stop. Ẹ sọ pé ń lọ sí Asọ́lọ̀, ilé epo tó dojú pa Asọ́lọ̀ Bus Stop yẹn. Street tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀, Odò Arawa Street, number 30. Ẹ bèèrè òṣùlá àbá ńbẹ̀. A tún wà ní Ladipo Bus Stop ní Ìkẹjà Long Losodi, níbi bridge ẹlẹ́sẹ̀ yẹn. Ẹ rìn síwájú, ẹ rí Majok Filling Station. Tẹ́ ẹ bá ti débẹ̀, shopping complex tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀, Magnet Shopping Complex ẹwọnú rẹ̀. Ẹ bèèrè òṣùlá àbá ńbẹ̀. Ẹyin ti Sàgán, tẹ́ ẹ bá ti dé Ìláyé Roundabout, ẹwọ inú háàkì wọn yẹn tí wọ́n kọ Ìláyè sí Gàdàgbà, ẹwọ bẹ̀ níwájú CAC Church. Ẹ bèèrè òṣùlá àbá ńbẹ̀.
3: Ẹ lè pè wá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí o, 070-38-61-5168.
2: WhatsApp number wa náà sí ni.
3: A ò ní fàìsàn ló gbá o.
4: is Radio 1. 103.5 FM.

0: Yorùbá. Yorùbá o kọ nla ti wu ni.
1: Bẹ́ẹ̀ ni.
0: O kọ ti banilẹ́rù. O kọ ti kini láyà. O kọ ti tini lójú lọ́pọ̀lọpọ̀ ìgbà míì. O kọ ti tẹ́ni. Bó dáwùjọ bù mí tó níwọ̀ Yorùbá. Wa ní ẹ̀. Ọ̀pọ̀ aṣíwájú ti torí ọ̀nà fún ba wájú jẹ́.
1: Parọ́.
0: Kàkà kérú ẹ̀yìn ó sì jẹ́kúrú ọ̀rọ̀ tán ńlẹ̀. Inú àwòpọ̀ kọ́hun wọn tó ń gbọ́nwọ́ rẹ̀ sí. Bọ́mọ Yorùbá bá ní ọ́ lónìí. N ò dá ọ lẹ́jọ́ torí mi náà ò mọ́ o. Kà wá gbọ́ ẹ̀dọ̀ kí ọ̀rọ̀ yìí.
1: Sọ́lẹ̀.
0: Kí tiẹ̀ ní jẹ́ ọ̀rọ̀ gan.
1: Kí ni.
0: Ànálẹ̀ gbólóhùn tí tọ́ni ni. Ibi a bá gbọ́ sí ní tọ́ni sí. Ọ̀rọ̀ lahun gbọ́ tó fi bura ẹ̀ mọ́nú pósí. Ọ̀rọ̀ lògòngò náà gbọ́ kó tó bura ẹ̀ máa tàn. Ọ̀rọ̀ ọ̀hún ni sọ́jà gbọ́ tó fi bẹ̀rẹ̀ tó gbé bọ́n. Nnekun gbọ́ tó dekún létí. Ọ̀rọ̀ ní Yobì lápò. Mo sì ní Yọfà lápò. Ọmọ àlè Yorùbá níwọ ni àbọ́mọ ọkọ. Àmúyangàn ni ọ́ ni àbípò bí. Tí torí àti jẹ ń sọ̀kò láàbí sẹ́gbẹ́ wọn. Ó dẹ̀yìn mi ká tó fi kára ń hàn kòkò. Òwe tí Yorùbá patí bá ń bínú ẹgbẹ́ rẹ̀ tó fẹ́ gbé rí. Wọ́n jọ ń dùn nǹkan kan nu kò sì gbọ́ tó ń lọ́wọ́. Iná bí tẹnìkejì ó ṣe já sófo ní ó tàn. Yóò sì tún mọ bùkú sí i. Àró inú rẹ̀ rìkú o. Ọ̀dọ̀fin inú rẹ̀ ò ṣòjòjò. Àwa la níbí kú lé òpá ní tòde òtó. A ní bógiri ò lanu aláǹgbá kan ò rí wọ̀. Ṣógiri tàpápánu dé rí. Ìjàkọ́ ìbéèrè ni o. Ṣékú ilé ara wa kọ́ là ń jẹ́ ó kọ́kọ́ máa gbé wa hánu. Omi ìnira là ń bù fúnra wa mu. A sì ń pómi ìnira ni. Ọmọ Yorùbá ronú o. Ẹ ti ẹ̀jẹ̀ á ti di pẹlẹbẹ múye kan àkàṣù.
1: Ibẹ̀ là á ti mú.
0: Ta ló bẹ̀rẹ̀ òwú ẹrú.
1: Àwa ilẹ̀.
0: Ìran wo ní tọmọ ìyá ẹ̀fẹ́ ìbólé tí omi níjọ̀hún àná.
1: Ó bá ní.
0: Tí wọ́n bù ṣe gàdà pé kó gbomi paná òwòkowò. Tó fi dígà kọrùn tó fa akékọ́rí. Bọ́mọ Yorùbá iná ni.
1: Bẹ́ẹ̀ni.
0: Ọmọ Yorùbá ní gbọ́njù lójú ara rẹ̀. Wọ́n lórí ìdòwú òpé bí orí eléjì rẹ̀. Ìdòwú òpó òun yọ̀dẹ̀ bẹ́ẹ̀ ni òbínú. Ó yọ̀dẹ̀ títí ó wọlé owó, ó wọ tepo, ó wọ ti yìí, ó ní yìí o. Èkó àdáni ń bẹ lọ́rẹ̀ pẹ̀lú àìgbọ́n. Ló bá kó gbogbo ọlọ́gbọ́n dà sí sobi ẹran.
1: Bẹ́ẹ̀ni.
0: Ìwọ ọ̀lẹ. Kíní ṣe tó kọ́ wà é rà. Ọmọ Yorùbá o. Kíní ṣe tá a mú tẹ̀yà yókù ṣàrí kọ́gbọ́n.
1: Ọmọ ga o.
0: Báwúsá bá ń kíra wọn nípò ńlá àti ọ́fíìsì kan gàǹgà. Ránkà dédè lẹ́mọ gbọ́ lẹ́nu taṣíwájú tìrò ẹ̀yìn gàǹbà yìí. Bí Yíbo bá rìn pàdé níbìkan gbágadè. Kedú ọ̀dẹ̀ ń ma ní parí àlàyé o.
1: Parọ́.
0: Bọ́mọ Yorùbá bá dínkù kan pàtàkì. Tó fi gbogbo tojú ti mú wàlà tó fẹ̀ kẹ́kọ̀ọ́. Tó ṣá kẹ́kẹ́ síwájú. Tó bu gọ̀m̀bọ́ sétè tó kọba àmú sínú irun. Ẹ̀yin ẹ̀dọ̀bálẹ̀ kó káàárọ̀ sà.
2: Who are you and what can I do for you?
1: Àwọn dọ́nà ọ̀kọlà.
0: Lèdè tẹ́ mọ gbọ́ lẹ́nu bá mi
1: wọn. Parọ́.
0: Ẹ̀wòrán Awúsá ní sọ àgbò. Ọjà ẹnì kejì tó náà ni òwú ọmọ lòun fojú ẹ̀gbẹ́ wo ti kínní. Òun gan ni ó fà orí bẹ̀ bóyá. Alẹ́ ran rẹ̀ da.
1: Wọ́n ti sìn.
0: Lọ sọ pa àti tọmọ Yíbò gbé ń tajà.
2: Customer, wetin you wan buy? If na original you want, no go that way o.
0: Ó ń pọjà ọ̀rẹ́ rẹ̀ nígbàrọ̀ gbùdù kó níbàárà ó lè yáwájú ẹ̀. Ẹ bá Yorùbá dánrú rẹ̀ wò ní sọ gàrí lásán.
1: Oró!
0: Orí ẹran tí ó fo ògùn ìmọ́lẹ̀ kójúmọ́ ó tó mọ́ òní dín méje o. Abájọ tá a jẹ́sìn tá a lè délé sá. Abájọ tá a jéjò látà lè fàyàfà. Ìjímèrè wa toro mọ́gi àfìgbà tó ń jábọ́. Èdè wa wá kọ̀kọ̀ tewé kókò fàyà. Ọmọ Yorùbá ronú o. Bọ́mọ Yorùbá bá ná Yorùbá kó bó níjọba ṣe ń bi ìjọba. Bí àwọn tí wọ́n ṣe ń bi tológun níjọsí. Wọ́n dé tán òkú là ń fi ń pàdé wọn lérò náà. Ọmọ Yíbò tó ṣe tiẹ̀ tó lọ tó bọ̀. Oyè méjìdínlógún ni wọ́n fi jẹ lágbègbè wọn. Bẹ́yà míì bá ṣẹ̀ tó ṣẹ̀lú. Tó bá sọra ẹ̀dà rè tó lọ fúngbà díẹ̀ kó tó wálé. Bí ọmọ onínàkúnà inú bíbélì là á ṣe é kẹ́wọ̀n. Onírùngbọ̀n tó kógun jàlú lẹ́yà kẹ ẹ̀yà kan. Tọwọ́ tẹsẹ̀ ní àgbáńjọ́ tó dé o. Ẹni orí yọnú kọ́ḿbọ́ọ̀dù ẹrù. Adùn ló gbẹ̀yìn ewúro tiẹ̀ náà.
1: Ẹ̀mí gan lọ́kì.
0: Tó bá jẹ Yorùbá ni Yorùbá ò ní yé rántí ọjọ́ o.
1: Ó ti ń wì.
0: Bó kú ṣáájú olúgbò ni wọ́n fi máa gbókù rẹ̀ ṣépè.
1: Bẹ́ẹ̀ni.
0: Àwa la gbé ìbójú tá a mọ̀ síro jù. Bára wa náà là ń fọpọlọ ọ̀hún dá lóró.
1: Bẹ́ẹ̀ni.
0: Bọ́mọ Awúsá bá wáṣẹ́ lọ ọ́fíìsì.
2: kilo kan san no bi distinction kan lo ni bo ba ti gbede oro otima
3: ami ko ti je
2: bo so mo yibo na ni kedu yanju on gbogbo ajo se won ni yawo won loke la la la e ri pe lu won o ni pe di lu oba
3: o ti da
2: tori ko si un te bo se ti o si to mo nla laba ejo mo yoruba o wa se ro office na omo bunio dede ti o koko gbo si ti
3: lo fa yin
2: ba le owo re o ti de nti won ni fi se nu o bo ba lo mo ogun mo so lu ni lu so hun ah eyin o ma ke to lanu eyi lo won mo jebu ah enle omo baba o ni fila mo meni baba ti e fatari irun ka dori o to nlohun egba alate ah o la se si sune kan ri awu abasanjo eyi lo nku ara ah saraki nko nbe tura ki ilorin mo ni gbagbe nta won won se si mi
3: abuni jabuni
2: se ni to nsoro yi o se nkan si eyan mi ri o ti gbagbe pe na ikan lohun da lowo o bo ti e ni jesa ni o eyin ti bo laige senu ti e na mu bi abe fele so pe wo omo ipinle ondo ah olowo tun fa la ire o wi fun pe wo ife ni o ani ah olu aye re
3: ola wa pera wa o
2: nti nbe nikun re to fi polu aye ko so jade o bo ni badan ni o aloma ade di bulode yi o akin loye nko nbe pelu akinjide onisiro okan lo hun eko oni ah ah ja kan de ni mo nwo nwaju mi sha iwo oloruko re ni
3: ah
2: egbo se ja kan de ni nbe ni waju alaranu
3: owe loro
2: ta wa la nwa o iwa ta nwa la ni yi o nigba ti wa si nu orun mi la nigba ni aye bara agbon ni regun mo loju nbi tan yoruba ni won ni aparu pale itale tun je ni emi afito paja jese jese tun je eyan ewo la wa se ta fi kaye ja omo yoruba.

0: sọ̀rọ̀ jù.
1: Ibi ò bá wà tó bá ń gbọ́ mi mọ́ bínú o. Èmi ò lágbára kankan ọlọ́run lèmi ni o. Àmọ́ níjọ́ tí wọ́n já gbogbo akitiyan rẹ̀ dà sókun agba mi. Wọ́n ní pé Yorùbá ló kọ́kọ́ fi bọnu. Ọ̀rọ̀ burúkú ò ní ṣejú mi tí bí yànké ń jọ náà. Yorùbá ló jẹ́ ó ṣejú rẹ̀ o.
2: Ìwà wọn ni.
1: Ọmọ Yorùbá níjọ́ awú lọ́wọ́ ipa àwo ni wọ́n kó. Èló ni wọ́n fún ọ tó fi rí pé bàbá ò débẹ̀. Níjọ́ Ọbásanjọ́ kí ló wí nípa ṣẹ́gun. Èmi lòún wí nípa díyà lọ́wọ́lọ́wọ́ lọ́wọ́. Kí ló sì ń gbèrò bó ṣe sí ń gba ọba pàdé rẹ̀ lọ́la. Ilé làbọ̀ sinmi oko díyà ń bọ̀ nílé mọ́kànjú. Yorùbá lanu òpò ọ̀rọ̀ tí Ládé Pọ̀njó ni. Aṣíwájú tá a ní tí nìkan jàlókè láì lára. Ẹni tí ó mọ̀ tára rẹ̀ ń sọ̀tẹ̀ ìgbà kékeré ẹni ẹlẹ́ni. Ó mọ̀ pé rọ́ lòun ń pa o. Ṣùgbọ́n inú rẹ̀ ń dùn tí ń tí ń wí. Tòró dúró wo ọmọ Yorùbá ni. Wọ́n ní bí àròrò kókóró mára ayé ti ẹnìkan ló sì mọ̀. Yorùbá o. Ẹni mélòó ni ó wà nípò díyà. Tọ́mọ rẹ̀ kankan ò ní kàwé tàbí dúró sókè òkun. Òkè òkun ṣáà ní gbogbo ọmọ àwọn ará bíi wà láì ṣèjọba. Bí a rí pé n ti ń ṣe ọmọ mẹ̀kúnù ní ṣọmọ òun. Ọmọ díyà sọ̀rọ̀ àrífín sí dẹ́rẹ́bà díyà. Ó ní kí dẹ́rẹ́bà ó fọ ọmọ náà létí. Kó tún da kúnlẹ̀ kó jẹ́ ó gbá páàdì gbóná lọ́wọ́. Kó lè yé mọ yìí pé dẹ́rẹ́bà ń kì í ṣẹgbẹ́ orí ẹ̀. Àti pé ṣé awakọ̀ kì í ṣàìsàn.
2: Kò
1: sì sọ ni dẹrú ẹnikẹ́ni. Bá ṣe wọ ni bàbá. Kí dẹ́rẹ́bà ó pòsè mọ́mọ rẹ lásán. Bó o bá gbaṣẹ́ tán, àwọn ọmọ tó ń jẹ́ ó fi mú dánrin o. Níjọ́ tó ju ń bẹ lórunkún. Àṣàgbọ́mọ pẹ́pẹ́ yẹ jìnà. Àwọn ẹgbẹ́ rẹ̀ nígbà ó pé kí ni ìyá rẹ̀ ṣe. Ó ló ń wò mí sùn náà ní kí ló fẹ́ ṣe. Wọ́n ní gbé padà ọ̀nà ò sí ń bẹ̀. N tí ó ṣe ń bẹ nínú rẹ̀ kò sì ní pé wa. Àṣà padà ó rè é gbọ́mọdìẹ. Ládìẹ bá bẹ̀rẹ̀ ìhàlẹ̀. Bí ti ń pariwo ní dókùkù lájà. Bí ti ń fò ní ràn yẹn ní ń pa kúrú. Àṣà dáàrin ọgbà. Ẹgbẹ́ rẹ̀ tún béèrè àlàyé ló bá rojọ́. Wọ́n ní ẹja fílé yìí ṣàlejò ẹ̀kẹ́. Gbogbo ohun tó lóore ó ṣe ló ti ṣeun. Obìnrin tá ń bá dàpọ̀ lọ́wọ́ ti ń sún ni. N tí ó bí ní bí òun. Ẹnu wa mú lórí asán bá ń sá. À ń dókùkù lájà wọ́n bá gbé wa wò. Àṣẹ báyìí láti ẹ̀ mọ́.

0: aláàánú kan ò sí nú wọn tó bá wà ń wújì ẹ mọ ibi wọn ò bá ti ní gba pọn nǹkan wọn ò ní ná kọbọ bẹẹ wọn gbọn agbára tepo ti yọ ń bẹ lọwọ wọn o àárín oṣù kan ni wọn ń kọ lépin o gbogbo ilẹ̀ ni a ti pín mọ́wọ́ gbogbo ọmọ wọn ń bẹ nílùú èbó o òṣèlú wá dé wọn ra kùmọ̀ wọn ra bán wọn ra dá wọn ra akífọ́ mọ́ mẹ̀kúnnù
1: ìyẹn jẹ́ bí aṣọ ọdún
0: wọn wá ń kígbe bí ó dogun kó dogun
1: tani ọjà
0: bí ó dọ̀tẹ̀ kó dọ̀tẹ̀ ẹni wọn fẹ́ dojú ogun kọ àgbáníolo ṣakabula àwọn ò ní wọn ò sì lè rọ̀ ṣáná kankan bí wọn bá gbáriwo knockout boom ìṣeré màjèṣí níjọ kérésì lásán wọn ti sáré fò ó dòkè òkun
1: nù
0: àwa akọmọ mẹkúnnù lásán nínú ewu dẹdẹ mẹkúnnù ọmọ yorùbá ronú ẹ àgbẹkọyà àgbẹkọyà ta ni ń pè wọn ò lágbára mọ ẹni àgbẹkọyà fún ń bẹ nínú ayọ ni àgbẹ tó bá kọyà ń bẹ nínú àìní àtà ìrójú làgbẹ báyà dúró jẹ ló lòun ọkọyà mọ ó láyé ti yí padà kò sí àgbẹ tó fẹ kú kálukú ló fẹ jẹun tó ṣe
1: ní
0: ọkọ june 12 june 12 ọjọ ńlá tẹnìkan ò lè gbàgbé yorùbá mélòó lẹyìn rò pé ń ṣòótọ lórí ẹ ibẹ ni ẹ jókòó sí o wọn mọ ń yọ lọ bẹun ìgbà tí wọn bá parí mítì ní tèkú ti bàdàn lálẹ òní bàálù àkọkọ tòmọrò ní ó gbẹ lórí àpáta agbára ọpọ ní yọ lọ pẹtọ tí ó fi tàrán ẹ lẹrú o wọn ò wulẹ ní yàkídíyà tó jẹ yorùbá mọ ìgbà ó jẹ kò séde táwọn ò gbọ kò sí sọjẹẹtì tí wọn ò mọ wọn ayádíyà ń pọ sí wọn àrè túrú ọrọ ara wọn báàgì arí kitikiti inú báàgì arí okudukudu ojú apọn kankan lágbárí àkọṣe tó dájú ń bẹ lápò ni wọn bá fẹ wọlé wọn apẹlẹńgọ sẹyìn ọkọ wọn àfi bébà àti fìlà bójú káyé ó mọ bàárí wọn pé bí wọn ti ń jẹ sáfẹkù ni wọn ń ṣe mọ fẹyẹ nígbà ó bá ti padà délé o yorùbá tí ò rí gbọ́ tí ò dámọ̀ atúmọ̀ béèrè bó o
1: lọ
0: yes it's june 12 we still stand on june 12. Àdáàìláàìlàlá muhammadu rasulillah.
1: Márùn-ún jìnnà àbẹ̀fẹ́ bú ọ sọ́hún.
0: Abẹ́yìn náà wẹ ni ẹlẹ́jọ wà lẹ́gbẹ́tẹ́ ẹjọ́ ń jà ni wọ́n ń kógun fẹ́yìn wọ́n ń kóye fóun ẹ̀ sí fura.

0: ahama ambasho nwa abiola kwa hala tuko jua leo na kakamfu ulewo opolopo omo yuba nnu
1: awon are bi pa
0: idi oro yi lo nje ti won gba wa ori awon ti mbukile ti an ti yoso
1: elesi
0: jeru won le fe ka abiola kan yo
1: no
0: loju abiola won le bu ekun
1: kai
0: bo ba lo tan wa bere fe o mo ku abiola ko abi o yi la ila abiola iba muju awon ota ti npe lore re inu mi iba mo dun
1: atemi kan
0: mba ju mba korin
1: ami tu
0: oni oloni o ati wi lomo e mo politics
1: okun agun
0: ke ba ru omo politics e mo ti Nigeria unu kan be lo mi lo ugbe ni lu ayi ni ki atayi ni pada ko
1: omo se
0: anti ti wa ala tan be ugbe ni pada leyin re
1: be ma do
0: ke atun mi fin na mo aya mi korin ma ju lo omo mi weyin re o mso wa ifo didi won ri meji are o ni idi ore e ri ai mu teni re mbo no no ai mu dede won re ma so fa ne se le di egba o
1: bawa
0: ari tori pe won re de won be de je won ti gba pe bawo te dede e de la won pada
1: be ne
0: adi e won sunu isasu o n ba sari ara re je lasan muslimi n be nu won o o ti gba gbe nti qurani wi pe gbogbo nkan ni o tan olodun nikan ni o ku kulu sheyin fani la la ubaki kristiani naa wa nbẹ o gbagbe oro solomoni loju ale ninu iwe oniwaasu to ni mo wọgbọn mo rọgbọn mo wa mọ mo ko mọ mo lagbara mo niyawo mo lale rẹpẹtẹtẹ mo firi ayọ dán ọkàn mi wo mo kọ ti wáìnì ṣe igun lọṣọ gbogbo n tójú fẹ mo kojú gbogbo n tọkàn n fẹ mo fi dùn mo ṣadágún mo ṣomi mo kó fàdákà àti wúrà jọjìnà àti wá àtẹyìn ló ń wò ó òpin gbogbo rẹ asán àti ìmúlẹ mọkọ ó ní kó tó wáyé òun pé èrè kan kò sí lábẹ òòrùn kúlù mọ́ní àlẹ́ afá ní wáyà búkọ̀ wá jíwùrọ̀ bí ká tún lè jà láàlẹ́ wa lè kíra mi.
1: àdàmú wá máa ń nà mí kí ni túmọ̀ o.
0: gbogbo ti ń bẹ lórí ilẹ̀ ní ó padà di tán èyí náà lọ wò nù súràsúrà amọ̀n fúnra yín awusa mélòó la awusa sun lórí ọ̀rọ̀ ìbò ibo mélòó lọmọ ọdẹ máa pa yorùbá náà ní para wọn sílé ara wọn òṣèlú míì tún dé o ìmí ò tún dé púpọ̀ ò tún dé sí bó tún kù nìbọn ń ró bí wọn bá ti yorùbá síra wọn tán wọn á tún láwa la dàrú bá a sì gbèrò tá a tún ṣàránú ká kẹnu wa ó mọ̀ bá a tọrọ láéláé ni o àti kórìsùn agbára ó lè wà lọ́nà kan yorùbá ò ṣàpọ́nlé nǹkan ara wọn rí àfihẹ ọ̀pọ̀ ẹ̀yà ní ń dájọ sílẹ̀ kiri ìlú yorùbá pẹ̀lú ẹni tí ń bá wọn yìn wọn o ọbádàrẹ yorùbá yọjú yorùbá ń pẹ gan wọn forúkọ abẹ ara wọn gbọ́ ti kú mú ìwọ́n tó ń yín mú bákàrẹ́ ń ṣe ti látàrí ìwọ́n tó ń pẹ gan rẹ oyèdèpọ̀ ṣe ti ẹ̀ lóògùn ló fira jẹ́ẹ̀tì
1: ṣe
0: jẹ́ẹ̀tì tán lọ́dọ̀ ìbò tí ń ta ni ẹyin ẹ lọ́ọ́ ra ti ń pẹ̀lú ẹ̀mí mímọ́ báṣílẹ̀ mustapha mubarak bó ṣe lágbára ní sùúrù tó yorùbá rí wí ọ̀rọ̀kọ́rọ̀ nira ìlú rí aláàjì mú ìdíǹgbélò torí pé wá àti rẹ̀ ń jó wọn sinagogu náà dé ó ń forúkọ jésù afọjúlajú àrọ ń rìn oníkáńtà ń gbádùn oníwárápá bíi ti ẹ̀dá gbó ẹni ọ̀tá fèdìdì dín nínú ó fi tọ ẹ̀jẹ̀ dànù oní èdè gbàwòsàn ọ̀fẹ́ ojú gbogbo wọn lórí haúsá ń pariwo wáyò allah ibo ń pé chineke this man na wà èèyàn wá débẹ̀ wọ́n lọ́mọ agbó ni yorùbá ni joshua tèmítọ́ pẹ̀lú orúkọ rẹ̀ wọ́n ní ẹ̀ wọ́n wádìí rẹ̀ títí tí lè máa gbálùkù arigiri lẹ́gbẹ̀ẹ́ ìkàrẹ́ wọ́n lágbára èkìtì ní lò ọjàre agbára ayé lásán agbára àfin kan kódà ẹ̀yìn ẹlú agbára ọ̀rọ̀ tẹ́ ní yorùbá tó rí páàsì agbára tó rí ó lò ẹkùn àtọlọ́run lẹ̀kí lọ́kàn yẹn mọ́ dájọ́ àní ẹkẹjà sọ́bẹ̀ kọ́bẹ̀ ó ṣòro ló kájẹ ń tó dùn ẹni kan òkú èkó ìbáàsòkú ìbàdàn kí lọ́kàn ẹlẹ́gàn àwọn ọ̀jọ̀gbọ́n wá ń jíròrò pé bóyá chọ́ọ̀chì ní ìlọ̀tẹ́ ti ń wá bóyá tèmítọ́pẹ́ ti gba kọ́sọ́mà àwọn nítorí iṣẹ́ ìyanu àwọn ò lè gba àwẹ̀dágún mẹ́ta ọ̀sán tó dúró fi koro tí ó ìkoro balógun gba mọ́kànlélógún ó kéré tán láàrin oṣù ọ̀pọ̀ sọ̀rọ̀sọ̀rọ̀ yìí ní sì ń ṣoògùn tí ń ṣẹgbẹ́ ìmùlẹ̀ wọn ò rántà ara wọn o ṣágbára ọ̀run ni bàbá aláwo yín ń lò ọmọ yorùbá ronú o mélòó ló kù níwájú tá à ń tún bínú mélòó ló kù lẹ́yìn tá à ń tún sọ mélòó ló kù lókè tá à tún pariwo bí ó bá jábọ́ kó jábọ́ ọrùn ta ni ó jálè ṣe bọ́rùn èmi rẹ ni ẹlòmíà ní ẹpin ni àfi ká pín nàìjíríà ó ti gbàgbé wàhálà ta ni ó ṣolórí yorùbá tí ó tún wáyé wọn bí lágbájá kan jó ni pé gbógun bá tilẹ̀ dé gan kí ló fẹ́ bìjà tó ń pe ogun owó tuntun sùn bí ọdún ó fọwọ́ gbára ẹ̀ láyà níjọ́ sí ń lérí asán ó ní ogun jẹ́rìkù inú bíbélì ẹ̀ ń ṣe bí ọ̀rọ̀ àtorin nìkan ló ṣẹ́gun
1: ogun
0: ọ̀dẹ̀ ń ti gbàgbé pọ́mọ israel yàtọ̀ sọ́mọ nàìjíríà ó ń fi fáìlì ìwé fàlì fígàdù ìwé gẹdú ń fàṣàwé labalábá o ọ̀rọ̀ àtórínkẹ lójú àgbá o àgbárí òrókè ìfọ́nrin mọ́lẹ̀
1: búrúkẹ́
0: òrókè ògúpẹ̀mù bí
1: ògúrùkù
0: agbanimọ́lẹ̀ lébútú
1: ìrúdù
0: ngbẹ̀tí sọmọlé
1: bàǹtẹ́
0: akaka kí a kò kìkì òru tí gbé máa ń ròkun ìgbàgbére wú àgbá ọmọ agbéni ròkè sanimọ́lẹ̀ àti ó fọ́nká lùkúlùkú àgbá àgbúrú tí dáṣírí òkú ẹgbẹ̀rún ọdún tàbí èsì gbàgede èèyàn méjì kúkú yanyan lódì ni wọn bá di lọ́jà aráalé ní ìtú ẹ̀yìn àgbààgbà ìlú o ẹ̀yìn ọ̀dọ́ ẹ̀yìn ìwé o bó lè dogun kó dogun àtagídí ò lè tó nǹkan ṣe o yóò yà bá jẹ́ sí ni ìjà ọjọ́ wo níhìn ìdílé tọ́kàn lọ́mọ o oògùn kan ò lágbára tó sùúrù ọ̀rọ̀ kan ò tóbi lẹ́yìn o orílẹ̀-èdè yìí ń fẹ́ ìrànlọ́wọ́ ìmí rẹ kó bá gòkè ni o ìjọba tí bá ń bẹ lórí àlééfà nígbàkúùgbà ká fọwọ́sowọ́pọ̀ ká sì bá wọn gbìmọ̀ràn lótọ̀ torí róòmù orí kẹta láàánú bíbélì ẹ̀gbọ́n tó wí ni kí olúkúlùkù ọkàn kí ó foríbalẹ̀ fún àwọn aláṣẹ tí ó wà ní ipò gíga nítorí kò sí àṣẹ kan bí kò ṣe láti ọ̀dọ̀ ọlọ́run wá àwọn aláṣẹ tí ó sì wà láti ọ̀dọ̀ ọlọ́run lé àti ìlànà rẹ̀ wá nítorí náà ẹni tí ó bá tàpá sí àṣẹ ó tàpá sí ìlànà ọlọ́run kò sí ní tó burú nínú ká jà fún ẹ̀tọ́ ṣùgbọ́n ká dọ́gbọ́n sí lè ní wí o ẹ̀fọ́ tó bà léni lábẹ́ ọgbọ̀ọ́gbọ́n lọkùnrin fi
1: bá
0: ọgbọ̀ọ́gbọ́n yìí náà làgbàlagbà wọ́dà fi sá fọ́mọ ẹlẹ́wọ̀n tó bá burú o alẹ́lẹ́nu gbọ̀ngbọ̀n ọmọ burúkú o kúkú mojú bàbá rẹ gan bọ́ bá ti ń bínú ọyà mọ́ bínú jẹ́ a lọ ó mu wá lẹ́nu o ó mu wá lẹ́nu kó mọ́ forí gba ẹ̀ṣẹ́ o
1: bó
0: bá sì jọdún òṣà tá a gbélékè 1977 jọ́sí ní mọ́lọ́n bínú ẹ̀wájú abẹ́lẹ́dọ̀ àkápá sọ́rí orí àtìgbà náà ni nǹkan ti yíwọ́ bá a bá rò ó àgbàgbé akitiyan yín ẹ̀yìn àgbààgbà àti òǹjàjà ẹ̀tọ́ síjú adé olúkùsẹ kábíọ́ ò sí o babalẹ abraham adésanya akínkanjú ladékúnlé ajásin mọ́jì ó bàjẹ́ lọ débí yìí àtẹ̀yìn àtàǹjànú ló ń dúbà gà ní fáwẹ̀yìn mí bẹ́ẹ̀ kọ́ra ń sọm kúsì àti bọ̀dá fẹ́mi fálànà mo túrí fún wọlé sóyínká akínkanjú baba dáadáa ní ṣọ̀lá wúlẹ́ẹ̀mù ìyá dókítà ọ̀tẹ́gbẹ̀yẹ ò ṣe kókeré ẹ̀jẹ̀ afọwọ́sowọ́pọ̀ lè mí wí gbogbo yorùbá torí òní kọ́ o torí ọjọ́ iwájú àwọn ọmọ wa ni o torí ọjọ́ iwájú àwọn ọmọ wa ni o afẹ́fẹ́ là ń gbìn lónìí ìjì ni ó hù lọ́la wọn tán ń wá búdúdú o olúgbẹ̀ngà adébóye ń ò tọ́ka sí pupa o gbogbo yorùbá lè mí nà ẹrọ̀ pọ̀ ní pọ̀pá sí bí ẹjẹ́ àgbàgbé ìjà àrùkàn ọ̀tẹ̀ àti dúkùú ara wa ká bára wa rẹ́ ká lè wà níwájú nígbà kan àmọ́ ìwọ yorùbá tó gbọ́ jìnlẹ̀ ọ̀rọ̀ yìí lónìí kí n tó jẹ tí òjò gbọ́n ní ọmọ bínú sí mi ojú òní pákó kọjá kókókó ọrùn kan òní wọ̀ táyọ pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ bọ́mọdé bá ṣojú mísínmísín bí ẹni pó fẹ́ sunkún tágbàlagbà ṣe pé ń péjú òròyẹ̀ bí ẹni tí ó gbé èèyàn mi tó bá jẹ̀bi ẹ̀bí lèmi alábẹ̀fẹ́ ta àbẹ̀fẹ́ ọ̀kẹ́ wọ́n máa ń na mi anírin láyà bí ìbọn n ò ní lóòótọ́ nù mọ́ gba àwọn ìka ọrùn láéláé bí wọ́n bá tiẹ̀ ní gbólé èèyàn ò kù sí tó náà bá fẹ́ yà gbẹ́ ṣé bóyá ó máa kọ̀ títí títí ọkùnrin wọ̀ ọ́nú ẹ̀sùn ọkùnrin wọ̀ ọ́nú ẹ̀sùn bójú ò bá tí ó yẹ kára ó hùn bó bá tiẹ̀ jẹ́ pé ní jàrán yorùbá ẹ̀wájú àṣetutù àgbà kábẹ́ aláàfin àwúlé ẹlẹ́nu àgbà ń rùn lẹ̀ fi gbà níjọ́ sí ẹnu ìwé rẹ̀ o ijó àjùmọ̀jó tó dijú àwa nìkan ṣoṣo lóko ẹrú ọmọ iye.